0: chala ngarong te shimjo chebi kap so tane malare be reba so to bi tane ne so thoma sons te ma ba che na ba ngone tone ge khuyu lungyu ne lo da jum chen shimjo ge thamlam to ne che na ba khono be ji wona che na ba la gun ko che che de ngala gun ko ha jong che sra yina man thong wa de man thor ngen tane shimjo ge thalam chi yong du ne da ti pa la ten jan te to tane ne so kong zhen bo, po cho bo, po cho bo, tanda tong ma song sen, o tanda xe zhen wo chong. Ta mala ribi nang ta kono ta ondu, jia tang ge te kari se wo re se na, mala riba da jia tang ta ta te tanda chi ri, chup top chi, ta tanda chi ri do. Te yin du, kong ra wo chi na tong ma ta ta pe na ru chung bo yin ba, yap mala shirab jam sen se wa yin ba. Te chung du la ta ta te, tene tenjo te so tang tap kap te du ge ta bombo ge chung yung tong chojar se wanda wo ta tende bombo ge lama mombo je tenja le re ta tanda ten yung du di kap su ta mala se ta ta de mala de ma ku ma la trado te yena ya ta ta ngone nga ta ta shamjo che du pache te ma ku ma la yin sa ma re tome tu na ma shamjo ma la yin sa re ten so jim chen kar se na ta ta bombo ge pe cha ta te du na wun shong shong ke ta ta shong ke bong ke se du kap te du ge pa cho ke ge yo ki no to ma da wa nye re go ta te che yung du te che du ta ta ma shamjo ma la zu le na nang kwa se re nang kwa la tan ngoma lama za chenpo ta jiwa tangpa za chenpo te zo la bongbu ge ta ta te zu tangin no la nangkwen chen chen de mongbo sol ta re men de ten yin du ten ten pa chen ma ku ma la an sa ma re ma shen ju ma la men ro san sa o ten de jen sa son ho ju chong ta yon gu sen ga rong zu kare ur san ta ta rapa sa ju de ne sol de chen ne ta la ma la re bi lo ju no ne te rapa dan chab yo ba da sol do ju de pa shio dan chab yo bi ne sol de zo ngon ne tong ne ka se ten se ge chi zhōngbōlēng shīmjō nōla rātū tōngkē kī tēndē kōngyū lōngyū tēndē kōntōng chē chū tē hājōng kī kākā chēmbō rē tā. Tā tī tēngā tātā ngā rōng tsū rā lō tōng jē tēngē tē rāpā tē rāpā njō sōng nē mēn rō sāng sāng tā tē tōkpā chēmbō rē. Pē nā tātā ngā rōng tsū sōr dzō tū kā sā nā sō lā sōr dā wō chī nā sū dzō tō rō kāmbā kā kī sū tā sū. ओ ते जिनजो ला रे ते गुने डा थोंग दु सा थोंग रे पोल जु दु ता फु जु रे फु ने ला मा ले फु जोंग ने जु रे गमा ये नो दु ने के डा जु ने पा पो ला पो रे गो ओ था ला ला थे जु रे खंबा के थे ओ ते गुने चिन था ला था रे गो था ला ये ना ngा छु खंग के नो डा ता दु थे जु दु रे ते ने रो सो वा दे ला रु जु रे ओ ता ते जिन दु बा ला पी जा ला रे रबा ला रे सो ओ चो दा गो Te nga tsu lasi ki la tere da, pena lada di sada tuyong da. Pena namjia la namjia. Tsal kongtang la tsai kongtang. O tende da o ta mongpo chi, pe mongpo re da ta. Te yendu nga tsu nda tsu, nda nga rong tsu kane dra tuyong dong che tong, da tu ki yikin dra tong tani, yewa tse na ma to yung sa ma re.
1: Ani chi tsu mi le su tu bre se ya di, na chi mangchwe tu shu yun re chi cha bre ba la. Da ti na chi kongtang long si chi. xieya mebe suri chaya yorbe lakela.
0: Tati kandar jang nga tata shuyin, teba gugone ta mlareba teba ya tati sortu oje re saane ichib zuyo yana rendo. Tati tati mondi zonda chando sarite. Jumse karasana mlareba ngone tonne tati sortu yoyon chab yonana ta mlareba namtar nola sepon kukure. Kab tedu gane sortu sepo je ha tani karasana gongu dregundu tani regure go. Tanda degje mando. Tā tā tā pā dhijyō nī mā tē, yendā lā ngā kāntō mōngbō shio lēn tā, jā tā ngā tēbī tō nē mōngbō jē tuyān tō tē, shimjō kī tāng lā tō nā, tā ngā sō tēbā pā yā nā rā gō, tēbā kārī yī nā yī rā gō, shimjō pā chī ngō nē xīn tēbā pā yā nā tē nē, shimjō wī gō jī yī tsā, tēbā pā yā nā ngā sō shimjō, ngō nē tō nē tā kōyō nō yō, tā rī pē nā nōmbā xī nā kī tē nō nā, tī kār sō kār chē tāng tā mā tā, o lēn tā wō tē tō, nē pē mā jū nē kī tē nō sōng yā tō mōngbō wū tē lī tē tsō tāng tā wō chī, tā pāng tā jīm sī kōng lī nā, tā ngā sō kē chā pī tō tā, kōng jī tō tā. Tā tī mī tsā tū, tā tā mūnā rīpī kāpsu, ngūr mūmbu chī tī kye pālē, tā tīndi rīpā kōla sōr tō wā tā pāshio tā, tīndi chāp shābru jāp tīndi mūmbu chī tā tō mā tā. Tā kāshē kī chī kārī sā sā na, lōmbu chī chī chī, tī jumā kārī kārī chī wurī, lōwa kārī kārī zūlī rī, chāmbā kārī kārī zūlī rī sāndu tā, tī kūs tū sā tā nē tā tā mālā rīpā lōmbu chī yosā chī lā pē mā tō tā lā, mālā rīpī sōr tā nā lā chī lōmbu chī chī shā chī yu dē bā, tā rī yu dē bā, tā rī tsāwā nī rī mā tā. Tā yī tsā tū tā nē tā lōmbu chī shā chī mē dē tū, ane jima kani yungri, lowa kani yungri, chepa kani yungri, techi. Tane ngama techo, ta ngama techo o ta malareba bayo le songne, tane pepdi, tane mba techo ndo majo, tudan techo ndo majo, te kaksa yin sena, tane kachak shen kweta.

0: Tene mala reba bayor song wana mishi kashi ke pepe re zendo, kashi ke pepe yo ma re zendo, ta pepe yo jongro me joro. Ngo jang nga ma de tata shen no ne, shen ke shabro no ne nga ma de tuyong da. Jene nga ma te tuyong. Nye ne tata pe ma june ke ta lo chik tong la za ke lo ju yor ko. Ka ju ke tenpa de mala reba de lo gubja sun ju ke jar ko. Ta lo chik tong kong ke jar no le, chik tong jan nyem jar no le, ta te ke jar ta ondo. Tene te jibi che wu la na nga ma to se ma da. ओ ते गमा ते तो न छदा तने जेने सो बायोल मे द दादा मला रे बा फे युना मशि मिना मशि गमा पे जु तों होना मशि मिना मशि का तार जे गमा ते ते जु जेने जों जों तो तुन जे मदा ति होन ला पेमा युने तुन ओले मा छे ति होन तों बा शिन रे तुले ओ तो तुन जे दा ओ ते दन दे ते छे तने रबा शि मे ग दादा तंग ने तों से खसे जे द करसन छ तो नंग के न जे ता चा छ ने रबा ता छ दे बा तन जे दा ता चा छ ने या Rapa sera, riva ota tundi, tata nga zu kaki na riva zoto, riva. O tanda cha dewa, tundi to, tata nga zu riva zoto, riva, riva, riva. O yege rungdu rapa de, rapa. Tiene tato nangke namche, cha tenda rapa na cha cha ba. Tata de nga zu, bema june tenu na, shuan de tse undu, nga bong se, sangata nga sa, nga, banar bong na bong se, jumchen che se na, de zu cha oto, cha oto de, nga ba bong bo. O ta nga bong, de che, ta de che. Nyeba de nga du ta recha kongbo yo ba, rigo ta ta rige chon chabje de mongbo je lomo wa ge pechu tongto mongbo je tongto. Lomo wa ta kanga wo to, pamjo kanga wo to, soa kanga wo to. Te tetsu ge zhe de zo tene ri de bi na ba to ne. Ta re, rar ser wa re, re, o rar. Tene sunba de kangbi nyaja se, ta nga zun dun le, nyaja se te kongjo ma de reba le. Nyaja de te kare cha do re se na. Ti nyaja de keba na kongjo ge nyaja de rube, rāpa tā tā rīhā nōjī jōngdō rīs. Tēr ngā chū tāk rā sē tā, tāk rā, tā rā, tā rā, tā kā tā rā lā rā, tā tā tā chē kī tā nō tāk rā sē tō yī sō wā. Mū nā chē nā tāk rā rā gō, rā lā rā rā gō. Yī nā kā nē lō yī bī kā sē rā sē tō yī mā tā. Chē tā lā tā sā nyō tā tū rī bē nā dāng jō rā tō ngā bō tā. Yīpā tā kā rā sē nā tā pā jīn jā wā rā pā jīn sē rā. Pā jīn kēn bō gā chā dē tā, chā gā rāpa gā, chā gā nē mō dē sā tā tō gā rā zō tā. Chā sā tū jīn yī nā tēn tēn kō rā pā wā lā tā chū tā. Chak rapa orgo, rapa mena cha ngori cheke cha san tuli gona na ri sung le re mato chung chao omar golobo, chok shor sung le mare. Ti indu pa jing kembu cha rapi nemo de sal toko re zo, ta rapa jesar gita rewa tu, tui na. Kondru kowa taong de sal ta te lo, cha jia toko re zondo. Ota te che, nga pa de nga wong so rapi chola rongke, so nga pa kwa rapa jiong lo yo pa, jiong lo sar go nga zu, jiang lo. Jiang lo sar, cha le jiang lo sar, o, ta rapa zene na jiang lo sar na cha re, ta ko. tam chen mam chen ye wa te zima to kashe ma ya bu za wo ji ka she chen do ji ka dar ja ko chen na da mam chen do ko ra ba de ko ji wa ser gong ga zo o te cha do re du ba de ra shi jang khe ji go da ra ra ju da ra shi jang khe ta ring go do shu le go nga ma ka bo chong le ta nga ma ka bo chong go ye de ta ta nga chu go ka ka de de le ta ne cha rung bo re de ji ma ra cha nga ma ka bo ji ge chap zo re yong jo te ka re sa shi zo se na na nga mo che la o ta ma gen ba chi ma gen ji go nyema oto, ta karpo oto, rinpo oto, rapa oto, cheki. Ta nyamnyong ta dribi kuna, rapi ki rashi ta jahol, ta sebo haa kutsari. Ta te teche. Dor duna, ta ngara bonshin ki kancham, shionzi ki chechu, rapi keban dobi ki tarar, ngabon ta jibchu mili wata. Rigo, ngabon ta zo wata yore, jibchu mila wata yore. Ta rapa rigo, jota lomo wara. Tetsu ta kuze re doje rigo, ngubo che. Rajun do sur ta hango la ta, ngama ta sungo. Gonta ju kare na ta rapa shi te ne ne baba le te ne repa shi na ta ra sa repa zo le che lo ju kong to tse ting ta te ya lo ju kong to pa ta tse ting ki yi cha ta ke le ye ki yi cha ji gu le ma re te ma to pa na nge tundu ten so nge chulo ku tundu shi eri nge lama ku tundu shi su se na te nge pama ku tundu shi se na ta te ta ma chu ju ma re te yin du nor du na te lo ju kong tong ke tse da ting ke ten de yong ke ngu ne ke na te rapa ma to repa zo je ta kong che to ma das Tā tī ngā rōng kī shīm chō wē lī kī kē chāyī. Tā yendā kī shīm chō wē tū kē sī kōng chī lī kī nio bā, kōng tūn bō, kōng tō bō tāndā wō nā. Tā tī, tā tē tū kē lēn chō rī. Tē tū nīng kō tō kē chā shiā jirī lā yī tō lī pāp jirī. Tā nē, chō tō kā lī chāp chā wē chē, tā nē, kē sāng tōng bō kī tō nī, tā nē, shī chō chū tāndā jirī tā. Tā tā tē tō nā ngā chū kē sāng tōng bō wē mā wē kō mā tō, ngā nē tō nē ngā tsā kā lā mā tē tō wā jī tō nā, ngā chū pāng tā tē bē tē tē nā lā, tā nē, tsā bō kū nā lā mbā pā lē wā tō mō kū nā, tō mō mē tē sē bā chō mē wā jī, tā nā, dū nā yā jū rā hō mā tā. Tē mā rā tsā tū nē kāp tā nā lā, kā tsō nā tō jū tāndā jirī tā tē sō.
1: gela ge rebe zo yi chik xie ji kan zhe yu bi xie ji gya jie sen zhe leng ye le ji xie xie xin nang ro na
0: la su la su la su ta reba si ji de ta jia tang ke ten de ta ta ta reba wu de dao bai si ta nga zu jia ki dao bai sen wa wa ten yin du xa bi zo le zik xie ta mong bo wu ta ta tanda jia tang ke reba si ya de xia bro de qie chun zong bo pu song zuo bo tanda jia jie sen nga ta de gong zu qie le xie ju chung go ta ten yin de pe na rabi zo ge zik xin ka de ta pen song du ko le yin amare ta ten yin reba ge bu xia na re si ta Kotu tsawa neji mazong le balo demdem sita. Ta te nyechuk chenpo goda. Kome chungwa neji mazong le nyamon chungchuk. Ta te rabi chode dare dare ben chabje mada ta. Ko nye hajung nyechuk chenpo. Lakbar to dare nga zo shi yungdu mzibi chehu se ta lo chungchung. Ta ne pomo mzime se pomo mo lo chungchung. Ta pena pana pakje jamna nga temi ki kora jamnanda, nilo jamnanda, pomo nganjor jamnanda, temi ki ko kare zuyo suna, hajung ki ta zubo de ta konda, o nyencha tobo che kota. O ta, pandro kombe tabja zilis, ta di zenyam di jencha ta, ha legubi ngoma nga zuyo, ta ta zungye nola ngolo seye mabungbo jo re. Ta deso ngore tena lawre rase ta, pe ta ngode zenyam chenpo yo ba. Ta tari nga zuyo chu chawiyongde pe na, Pandu kumbhe tabja zhilis, ta pandu tsundung chakurwa. Pandu kumbhe tabja zhiloli, ta ta hajiong gharantong chenpo, pe mesi piti kardab da nyenchok da chenpo. Tsuyong kumbhe jidja zhilis, jidja zhiloli. O ta tanda ka nyenchok da, ta ne tingi chechu pusung chobo, ta ne tanda chi. Sali silin rubja zhilis, ta sali silis di paru tanda long demnyo chechu mobo chi. Sokur sumchi lukja zhilis, ta ne ten yon ko sokur sumchi se yon de zumdong ten. Tani nga zo so te zo ten, zom te zo ten, o tati che chu de rigo. Zima rupu rabja rilis, tani zima te zo rigo. Rupu se de nabu rigo, rupu de rabja rindoli. O tati tani ki chi, che dordu na lukun chung zhu. Tani te yin karta. Tani yinga tani zom dong, nam jor ten dong, gombi ning jo rigo, bamba podong te zo nyam yo ba. Tani nyam zon so la rewa nimbo yo ba, tanda jire da. Tata dong pe na, ta te sando yundu, ta nguma nga rongzu, tiki ta rogo chi longu chanjima tu zubhindu, tenchin ki reba chi ta denriwe na, ta ne shabru jawle re se na ta tenri kecha ore. Ta te loju ngubo re, ta ta ya tunriwe na denri zo ore. Ta te zodu ta ta sa yare mpa li cha cha towa yo sas. Ta nda cha cha towa se tu nguma sumpa cha ka towa se na, ta nga zu chungbu kor de sumbi yo se re, sumpa chemshu, shele jakar se tu zedo osa ka tenne de zo re. Tā sūmbā kī tika tētū pūṅ tēlā kārī sē ori sē na chā kī tōwā, sūmbā chā kī tōwā sā, hācchōng kī tsāimbō chī, tāni mōmen tam chī, tāni pā nōng, hācchōng kī nōng bā. O tāndē chī kī tē sē ondū, sā yārī mōmbā lē chā chī tōwā yō sā zō, tā pē tā kō pā tā jā mō tō lē, tā chā chī tōwā yō sā, tā tāndē kī tsāimbō chī. Nā mā lē mā tē lē, nām chī kāwā yō sā, o tā mā mā tē lē, yā mā pā lē, o tāndē kī chē chū yō bā. Tane te zyo tsaadu ta chik nchambaadu sa chabaayi chos. Tongbo ta nga zu sanlong yon nong mongbo ji rebaadu pechoo tongli ki kajaada. Ta aru reba chik nchambaadu sa chabaayi chos. Tongbo sa chabaa, saba chabaari go di cho. Nyen nchambaadu sa ndowi cho. Tain nyeba nchambaadu sa di ndowa san do yon dor. Ta ten ndowi cho. Suam nchambaadu sa ku nyombaayi cho. Ta pe na kongba xin san dao ta, mi se ki gong san dao ta, mongbo tse so na, ta tanda ki cho. Si san do yon dor ji che chu yobi tenda mongdong song do lo. Ta ngon du tata nga tata xio de rogo chanje ma. La ngon chanje ma de jikto nyenja dunju dundu lo la, ten lenjo tobi kecha do. Ta ti lo ju no tanda re da. Ten yin du, ta jikto nyenja dunju dundu lo lenjo tre so le yin na, ta ten du gongba tanda ji jago de, ti lo ki pe na jikto nyenja ngab che no, ya na tuk che no, o tanda che le ta reba de chab de bi kecha. Ten te yo be ma tsi, ten ngon ta ya lo ju pundi ta, ta ri nga zu xiong xiong ta temi ki ya ri na ya na la. Ta nga zu pyo ku chungo de zo, kāngjā tāsī rā tōpa nāngshī, tē rīngnē kā tōng kōng tā tō yā xiāng xiong tā kōngjā tāsī rā tō tēpa. O tā tō tū na, bē kā rōng kā chō yī na, rīngnē yī na, o tā tū sā yā ngā rī xiāng tā, tā chō yī rīngnē yī, jō tsā rī na xiāng rā tō tēpa, chō yī na, tā ngā rā sō tāng chō kā pō gō mō, zā mā yōng rō tō tēpa. O tā nā rā jī rī, tā tē. Tī kāp sā sā tīp xīn kāp chūmbū kī nōne rēpā rē mōpō yō bēn nōne ōtō rēpā dzō wujī tā tē tēn tē xīn dō. Tē kī tā nē tā yō sā nē wō tāng jē mā gōmbā xīn bī kāp sā nōpā tē sō kōne rē sā. Tā tō rā tō kōng tsūmbā tēn bē chē tō pō mē bī jē mō tā lō mē bī gōng ā jē mē sī tā. Pō mē bī jē mō sā jē mō tsā jē tē tō Tā lo ju tā, tā nē, nē lo jōm tsēn tā nē, kōng tsēn bō wūs tā, kōng tsēn bō wūs. Sēwā sō tā, mō ngō tō tā nē, 제와다 튀와거든요. 까와다 모본도스. 어떤다 해서 티고 든데도.
1: 그래서 개인용 좀 지라드링 건쟁기 진지탄에 나오 니은이 그린 체 수기만 세례 친체인의 갱라긴 지진카 야수신 개비 민둥연 수기.
0: 라스거지. 라스.
2: 주문한 바 텐디 주연지 신칸린 친시장드나 자진이 린친체 개개 친근케 중자다. 인전다 접해 제수신 개디신이 다야모
3: 小弟啦，刚刚有段小月参见你，若小月，我去，我这星期给刚刚的南边接我些个。
4: 北京龙城人这里空看见龙城街，人刚刚凌晨就这几页。